gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbọ́hùn mi àti láti gbọ́ mi ní kutukutu. Today is Friday. Òní ni ọjọ́ kejì ó dín ní ogún. Today is 18/09/2026. Mo láyọ̀ láti la gbogbo ẹnu lẹ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi káàkiri àgbáyé, ẹ kú ojúmọ́ o, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́. Òní tó lọ́jọ́ ológo mi, inú mi ń dun ara mi ń yá gágá. Gbogbo ilé ẹ dìde ńlẹ̀, ilẹ̀ tó ti mọ́. Ẹ mọ̀ bọ̀ níbi pẹpẹ, ẹ já lọ dúpẹ́ lọ́wọ́ bàbá àgbàlagbà oyè. Ológo àjọbọ, ipa nínú ipa àtàṣẹ nínú àṣẹ. Ìjìnlẹ̀ ìfẹ́ ẹni tí ń fọ àwọn agbára. Bàbá àdúpẹ́ o. Pastor Dẹ́kúnlé Epaphras, wòlíì yín ni o. Ti ìjọ Comfort Life Mission International. Ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká, Supposite Wema Bank, Temidire Market, Gbági Titun, nílùú Ìbàdàn. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ wá jókòó níbi pẹpẹ. Ká tó lọ múra, ká tó mọ lọ sí gbogbo ibi tá a bá fẹ́ lọ lónìí. Ìtúpalẹ̀ iṣẹ́ agbára ni kókó ìwàásù mi láàárọ̀ yìí. And by system, ẹ̀mí Olúwa sọ fún mi pé òun ṣe ìyanu. Bí mo ṣe gbọ́ náà nìyẹn. Onípolówó ìyanu mi nínú ayé wọn. Ṣìjọ́ di mímọ̀ fún wọn wípé èmi lọ́lọ́run ìyanu, màá sì ṣe ìyanu nínú ayé wọn. So gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń bọ̀, ẹ mọ̀ bọ̀ wá jókòó níbi pẹpẹ, ẹ kàn jókòó lẹ̀, mọ́mí ẹ jókòó, dádì ẹ jókòó. Ìpàdé tààrọ̀ ìyàtọ̀ sí gbogbo ìtẹ́ tí mo ń ṣe. Engineer, gbogbo ògo kọjẹ ti Kristi.

0: Nice. Gbogbo eyan omo Olorun bo se joko yen kan se o go o go fun Mesaya. Aisha nkan kon sele ni dida laaro yi e wa dide ma e dide sa ke to ki hallelujah nla mefa ti ogo meta gbogbo aje mesan mo fe ke se nkan kan e gbe ese meta si waju wa gbe oju soke orun e gbe oju yen soke e tewo e rawo si bi igba te yan rawo ebe eni baba se weekend fun mi emi awon woli e se weekend fun mi na kini o to su loni e se weekend fun mi e gbe mi jade emi awon woli Olorun wo bi awon me se rawo ebe si olaaro yi mi mona to gbe gba Olorun yo si won ni ona to koja oye won ebe ni abe o iwo lo ba tan jibe alaji be ni o alajiki sanu fun wa in the name of Jesus Christ eyin omo Olorun a se nkan kan lori Facebook ni aro ana ah ta ba ti kun bi nisin ma tun bo sori Facebook nigba ti o ba fi di agun meje e je so pe mefa bo laaro yi si agun meje abo yo ti wale 6:30 la pade mi lori YouTube 6:30 ni e pade mi lori YouTube laaro yi ma lori Facebook ati TikTok ibe lati o si bo se ni leg nibo le tin gbo mi sa nibo le tin gbo mi ma e mo gbe owo yen soke a fe ki hallelujah nla mefa ati ogo an be ba se ngbe hallelujah yen e je kiti yen mo gbo gbe lohunoke to wo doke laye somebody shout 6 hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah e se ogo meta ogo fun Messiah engineer e pe mama iwole ka se atupale kin to bo sori Facebook gbogbo le ni mo fadua sin o lo e gbe phone yin lowo le mo nlo bo kin to ni ka gbadua gbo ile imomo a fe gbadua merin
1: oruko mi adija idile busulumi ni mo ti wa mo de wa lati ijebu isara
0: isara lohun
1: beni isara mo ti wa aisan lo gbe mi wo ni ijo yi mo de se aisan yen fo dindi bi odun meji
0: odun meji le fi nsaisan
1: beni mi le rin lati bi sibe yen alaafa to wa ni de sewu ni baba e tin sise fun mi lati 1989 lo tin sise fun mi o de ba ogun mi e o ba lo ngba
0: to o ba ogun yin lo so e ri nkan te mo gbadura fa awon oluso agutan ni e awon ogun kan be to le gbe odidi afa ati pastor mi mo ja mo salama ma ki kanju elomi to ba de waju o mo gbo be sale gbo wole be tani asare gbo wole na e kokko mo wa na ni ba ti wo to ti wa bi e meta bi e merin awa na wo so e ba npe yan wa ki n gbo wole mo mo pa awon adua ta ba ngba yo ti surprise e imi si be ti ni ni ki won pe o wa ti o lo fun re to ba ti n gboro gidi o si gbo e o se ni mi only send forth his word and he let them on all o si won o si mu won larada
1: baba en ba ogun mi lo ngba to ba ogun mi lo mo ba ni nbo ni ma tun gba bi boda mi kon se wa le niyan bi yen se so fun mi pe ti ma mo yi si ti ta won se yi pe ti ma mo pe ma se mi ni lo nkan dudu rara ma de gba ma de fi toko toko gba bo se da oruko ibe yen fun mi ngba ti mo de lo ra radio nse lo je olohun ojiji mo ba pade
0: e ba lori radio
1: be ni ki ke se yin ke lo duna daruko fun mi
0: bo se da ko mi fun mi oto ni ti an da bo yin eyin kan tan radio
1: be ni
0: o ba ja sodo mi
1: odo yin lo ja si mo se n ba program yen lo niyan nitori mi oko mi ti ku lati 2016 loko mi ti ku ngba kan de ni pe ni me pe e fe ba opo jeun bi mo se wa ni
0: e ba mu ra njo ti mo fe ba wo opo jeun ibopo jeun ni pe mo ni se ti n to ba won yawo Jesu ti n ba yin jeun
1: ba se na fe bo opo jeun yen lati gba yen ni mo tin wa mi mbi si
0: ko mo nbo e mo bi ni mo fowo atomo so ti kin ti mo mu aye eyan ga mo so fun awon eyan iwo to ba fe ma siri mi 30 le koko mo wo gbogbo ti mo so nu testimony awon eyan ko le run down to ba ti mo beyan se mo lawo bi ba opo jeun bi ba awon yawo Kristi jeun ojo to ba ti se tin du Olorun ninu pelu gbogbo isesi re ona re bere si la to ba fe di kan lanji da tan tin ba ti gbe owo soke Olorun owo mi mo mo fi se nje ba awon yawo re so mo wo mi ran ni ko si bi nkan se ni si ki lo fi le si regun lojo ti ogun ba ni ore te n dai so se mi nlo lasan ni awon to fi si regun niyan awon ida mewa yi so se mi nlo lasan ni
2: o ba se pe kon wa kon gba nikan lo ma se o le ju bayi lo ati ju bayi lo laye olufe o ni keyan ko beyan se nlawo. You can never run down because you are given. Neyan file o le dedun arin ni ma si lo sosu e lo lowo mi tin bo si nkan tolohun eni wo ni nje lara mi eni kan wo je otan iro laye en ti o ba nje lara ki tan
1: ti ba ma de junction bayi won ri pe ma joko sori basement to wa ni
2: se ma gba te ti duro lati nkan
1: be ni o mo pe ma joko lori ti ma ma ni lati mo le rin de wo ro mo se wa yi
2: nisin
1: ni ka le rin tale
2: eyi le rin nisin eyi le dogmo sare
1: mo le sare
2: e le rin oye oye e je adan o oto oto wo mu keke mama yo mu keke wọ́n mọ ẹyẹ mi gan lẹ ẹ ti ń sọ tẹ́lẹ̀ ẹ sáré fún skul.
1: Sáré fún skul o.
2: Torí bẹ́ẹ̀ ṣe mú.
1: Sáré fún skul.
2: Mo lè ṣe abọ́ tẹ́ ẹ̀ fi rìn bá mọ.
1: Bàbá nígbà tí mò ń wá bí náà ni omi ni máa mú.
2: Omi àdúrà ná omi rẹ sókè. Agbára tí Ọlọ́run fi bá mi dá má jẹ, mo máa ń sọ bọ́ ọ̀dọ́ rẹ mi ò ní bọ ọjà, bọ́ omi. Àṣírí agbára ìpè Ọlọ́run nínú ayé mi olóṣọ̀ọ́ kàbẹ̀ kò sí tó fi lè dẹ́hùn bọ́ ọ fún ẹ sí ṣọ́ọ̀bù ẹ àǹtí ọ̀sẹ̀ ọmọ yàtọ̀ síra wọn tọ̀sẹ̀ ilé ìṣe ohun tó ti mú dání nìyẹn lọ lò bí n bá ṣe ní olò ẹnà sókè màmá yìí sáré agbára tó wò ya ìsàn wọn ti dúró nìṣe yóò ti bẹ̀rẹ̀ tó wákàtí kan mọ pá láṣẹ kọ jábọ́ sínú omi yẹn. Omi tó gbé lọ́wọ́ kò di ẹ̀jẹ̀ Jésù. Omi yẹn kò di májẹ̀mú. In the name of Jesus. Jẹ́ pé mú omi yẹn wàá ṣiṣẹ́ lọ́wọ́ mi. Sida.
1: Ògùnlọ hospital tí mò ń lọ, wọ́n bèrè lọ́ mi pé kí n lọ sí Bangkok. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní wá bí yẹn mi wá lọ hospital yẹn mọ́, ní ìyá kan bá ní mo wá níbà lọ́jọ́ kan bá ní kí n lọ hospital. Mo ní kò ní ìdí mo dẹ̀ ṣe kí n má kọ̀rọ̀ sí lẹ́nu mo ṣe gba hospital yẹn lọ. Bí dókítà ṣe bèrè lọ́mi pé ṣé mo ti lọ sí Bangkok, ogun tí mo rà mọ́wọ́ ọ̀kadà láti bẹ̀rẹ̀ kò dákún ogun kò dákún 1000. Tí bá kẹ̀dẹ̀ ti lọ kó tó di pé mò ń wá mò ń rògùn 10,000.
2: Ẹ máa ń rògùn 10,000.
1: Bẹ́ẹ̀ni ní 15 days tó máa ń dá fún mi.
2: Ẹ máa ń rògùn 10,000.
1: Bẹ́ẹ̀ni mi.
2: Every 15 days.
1: Bẹ́ẹ̀ni èèyàn rí ìkejì tí mo tún ní. Nígbà kẹfì ní pé ní Jesus ti tẹ fẹ́ ṣe òpó tẹsán pẹ́ tó bá lágbára 10,000. Kó jáde mo wá jáde fún 10,000. Nígbà tó máa díje ẹ̀ẹ́dógún níjọ Sunday bẹ́ẹ̀ kan ṣe pè mí ni wọ́n bẹ́ẹ̀. Bó ṣe sọ fún mi nìyẹn pé ṣé 1,000,000 lè wọ àkáǹtì mi. Mo ló lè wọ̀ ó ló lè ọmọ nìyẹn. Ó ní tó bá di Monday pé òun ní ìṣù kan bá tó fẹ́. Nígbà tó bá di Monday mo ṣe kúrò nílé pé tó bá sẹ̀ ló wà ti padà. Mo ṣe owó tó wà ní àkáǹtì mi kò ju 10,500 lọ. Mo ṣe gba ilé ní POS lọ nìyẹn. Mo ṣe ní kọ́ bá mi sẹ́ǹdì 10,000 ó wà kù 500. Nígbà tó máa tó bí aago méjì ṣe ni 1,000,000 yẹn ṣe ló aláti mú.
2: Ọ̀wọ́lé ọdún gbangan ọdún lórí ọ̀tá mi gbangan 1,000,000 wọlé gbangan.
1: Bẹ́ẹ̀ni tó bá dàbí rọ àwọn tí mo kó wá láti ìjẹ̀bú lónìí tán ti dèbírí wọn wà lókè nítorí mo sọ fún ọpá aago márùn-ún ká lè ríbi jókòó sí lókè nítorí aago márùn-ún ni máa ń jí ni.
2: Lẹ́yìn ti gbéra.
1: Bó
2: o da aago méje àbọ̀ ga aago mẹ́sàn-án olú òní lọ wẹ̀. Ẹ̀wọ̀ àwọn tí ń wá láti ìjẹ̀bú ìsara àwọn tí wọ́n mọ yìí ni ẹ. Màmá ẹ̀ tó ṣàìsàn mọ́ láyé ire míì tó ń bọ̀ kí gan lẹ kí ló wù yìí.
1: Ilé ni.
2: Ẹ fẹ́ kọ́lé.
1: Bẹ́ẹ̀ni.
2: Fóun tó wù yìí ni.
1: Ilé mọ́tò.
2: Kẹ́ ẹ mọ rí mọ́tò tẹ́ ẹ mọ gbé yín wá àti dírájìvà ẹ dọ̀bálẹ̀. Gbogbo ìyẹn dìde kẹ́ ẹ náwó sókè ìwọ lo ní o màmá ìyọ́mọ yín tiẹ̀. Gbogbo ọ̀nà Ọlọ́run mi.

0: ohun tó ń pa mí lára tí mò ń mú mọ́ra. Báyìí lolúwa wí, jábọ́lẹ̀ lára mi, jábọ́ láyé mi. Ẹ dá wọn 1,000 sọ́jà lọ́bẹ̀.
1: Náwó ẹ̀mí tó wà yẹn kànnà síwájú. Ireti ayé rẹ nílò tí ó fi mókè. Láàárọ̀ kutukutu òní yìí, mo gbẹ̀yìn tẹ́ ẹ bá fẹ́ yanu, mọ́ kàn sí àmì. Ọyàgbà, lórúkọ Jésù. Ọyàgbà, ẹgbà. In the name of Jesus Christ. Next, engineer.
2: Praise the Lord.
3: Hallelujah.
2: Orúkọ mi ni Adébáyọ̀ Adénikẹ́.
3: Ẹgbẹ́ tí wọ́n lẹ́nu dáadáa mi ò gbọ́.
2: Orúkọ mi ni Adébáyọ̀ Adénikẹ́, eré wa mi rí.
3: Nice.
2: Láti Ìjẹ̀bú-òde.
3: Ìjẹ̀bú.
2: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní last year. Nígbà táwa fún prógrámù ìgangan ibẹ̀ yẹn ni mo jókòó sí. Ọkọ mi ní problem court case ní last year, mo bẹ̀rẹ̀ sí ní ké ní ẹ̀yìn yẹn. So gbà tí bàbá mi ní pé ká dọ̀bálẹ̀, mo bẹ̀rẹ̀ sí ní dọ̀bálẹ̀ pé Ọlọ́run mo fẹ́ kó fàwé ìyá.
3: Kọ́ fàwé ẹjọ́ ya.
2: Ìgbà tó máa pé 15 days gérégé, wọ́n fa ìwé yẹn ya, wọ́n cancel ẹ̀, wọ́n ní pé kò sí ẹjọ́ mọ́.
3: Kéèsì
2: Smith. So nígbà tí.
3: Ọmọ mi mọ̀ bọ́yá àwọn kan bẹ́ẹ̀ bí tó sì lẹ́jọ́ wájú. Tàbí ẹnìkan bọ́ dráàgì ilẹ̀. Ibí ni mo ti pàṣẹ. Kàn sí àmì bọ́ bá sì ìbá sì sọ ọmọ rẹ. Mo dá ọ láre. Yes.
2: So ní gbogbo láti ẹ̀yẹ dẹ̀ lílé yìí 2020 mo ti ń tẹ̀lé pé bàbá mi bọ̀ mi ò fi ara sí, mo máa ń switch.
3: Ẹ máa ń ṣe ségesège.
2: Bẹ́ẹ̀ni sà. So bí a ṣe wá padà sílé. Testimony yẹn ṣáà mo ṣe wá lọ darapọ̀ nìyẹn pé mi ní wá kí n padà mọ́ pé mo fẹ́ dúró láàrin 6 months. Mo wá kọ àwọn nǹkan tí mo fẹ́ àti àwọn nǹkan tí mo béèrè ní ọjọ́ yẹn. Ìgbà tó di on the 10-10 ní last year, Ọlọ́run la ilẹ̀ fún mi,
3: ẹni
2: àtọkọ mi.
3: Bẹ́ẹ̀ni sà.
2: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé fún oore tó ṣe nínú ayé wa.
3: Ẹ ti ẹyin wo
2: lẹ. Àtìgbà yẹn mo dẹ̀ ti ń jẹ àjẹyọ́ àti àjẹṣẹ́kù yìí tán mi yí padà because ogun arúgbó alákìsà Ọlọ́run bá mi fi bú. Mo ní àní tó mo lè jẹun. Mi ìmọ̀ bọ́lọ́run tẹ̀ ṣe ń ṣe gan. Tó ń kò bá sọ́rọ́ mi, mi ìmọ̀ bó ṣe ń ṣe kò yé mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé.
3: Ẹyin wo lẹ kọ́ ọ̀rọ̀ yóò di ìrọ̀rùn pátápátá. Kì í ṣe pé kọ́ ra lẹ̀ fún ọkọ kọ́ ilé náà. Tó bá ṣe pé ìgbín kì í jìjà jù kì í sara kàkó tó gungi pẹ̀lú ìrọ̀rùn nìgbín máa gungi. Ẹnìkan nínú ẹ̀yin méjèèjì kó ṣe àmì lọ kọ́lé. Mo náwó sí wọn ọ̀yá ayé rẹ̀ dà sí. Àwọn tí ó ń gbọ́ mi á pàdé ní ìsìn lórí Facebook ní 6:30 Ọdẹ́kúnlé Epaphras. Lórí YouTube Ọdẹ́kúnlé Epaphras ní TikTok àti Facebook ní 6:30 láàárọ̀ yìí. À ń gbáradì fún Sunday. Ìsìn méjì ní Sunday. Ìkan ní aago méje. Àwọn 13-30 ọmọ ọdún 13. So gbogbo yín is going to be fire for fire lọ́jọ́ Sunday. Minumina Shaparadas. Ẹ̀wọ̀n tí sista yìí sọ.
4: Praise the Lord. Orúkọ mi ni Mrs. Esther Olúfẹ́mi. Mo wá láti Ológun Ẹ̀rú. Ní last year sí bàbá mi ní ká béèrè ohun kan sí abáfẹ́. Bẹ̀yẹn ni mo jókòó sí. So mo wá láì dáhùn. Ìgbà tí wọ́n ti wó ọjà wa so ọjà mi ò múùfù mọ́. Mo wá sọ fọ́lọ́run pé mo fẹ́ ọjà kún ọjà mi. Pé kọ́lọ́run ṣe lọ́nà àlọ́nà ìyanu fún mi. Pàtó dẹ̀ dídí sí ẹ̀ yìí. Nílò dẹ̀ ti ń ta ọjà yẹn fún alára mi pa ńlá ni. Mo ti fún wọn ní fídíò.
3: Kí lẹ̀ ń ta?
4: Ńlá.
3: Ẹja.
4: Ẹja.
3: Ṣé ṣọ́ọ̀bù yín rè?
5: Àwọn ẹja ibo ṣe owó ni.
4: Láìsí wọ́nẹ́ra mi ń bẹ̀.
3: Láìsí?
4: Wọ́nẹ́ra mi ń bẹ̀.
3: Nínú àdúgbò ọjà yìí.
4: Bẹ́ẹ̀ ni sà.
3: Ànáwó ẹ̀ kí n pàṣẹ. Ẹni tí ó gbé ọ dìde láyé. Wọ́n ní òsì wọn náírà wọ́n ń bẹ̀. Nǹkan ṣẹlẹ̀ ń bí. Bí n bá gbọ́ tí àmì ẹ dún onítàn yọ sí ọ lójijì. Ẹ̀sán bí ìwọ bá lè dá mi lókoòwò. Gbogbo ìdámẹ́wàá mi ní màá kó fún ọ. Padà ẹnjiníà ta ló jókòó lọ́ọ̀kan tó ṣe báyìí.
4: Èmi ni sà.
3: Ẹ̀yin náà lẹ sọ wọ́ báyìí.
4: Bẹ́ẹ̀ni sà.
0: Se e ti wa nta.
4: Ah, baba mi mo nta o. Sugbon ni ti mo ti pase re ni ta oja yi. Ah, ejo po won ni mo gba customer ohun ogun dide. Sugbon Olorun ipe yi o wa pelu mi.
0: Ah, o wa pelu yi.
4: O wa pelu mi o.
0: Genesis 28 verse 20 and 21. Be si adua kan mo fe ki gbogbo eyan omo Olorun. Jacob si jeje wi pe bi iwo Olorun ba le wa pelu mi. Na we. Ti won ba je osoro yo dun mi. Wa ke baba. Wa pelu mi. Jesus Oluwa wa. If God build for us, so Emma make a thing one way against him, one save our number. Lati oni lo ebo wolori. Iwo le me ba we o mo woju anybody okay lo wa isale. Eyin te wo mi le igba ti o ba fi di woye amodu. Bayi Oluwa wi. Ko to di next year. You don't go me le mo be ke bi agbara se ami wa ti to bi in the name of Jesus. But no what you want she say o ni wa le lai lai ma ran bi orun ki mo ri lo yin
4: passport ni sir
0: ki le je te tun je loni.
4: Mo jeje ko lohun mu mi wo billions mo fe ma te ja yen ni apo apo ni
0: ki se ni
4: ki se leye eye yo
0: se e wa mo ko lo si
4: ma mo no ma ma gbe tra mo nta ojo online na mo send e si US Canada na mo send e si be
0: no wo le wo pelu ipe Olorun since time mo so tele e mo wo Canada sere ni e mo wo US sere ni non bile achete mon be e ton deny yen awon ti mo ni ro gbogbo yen dide nle bi owo lori Olorun mi eni to pa mi ti bi omode ti nba mi lo bi agba Jesu ti mo gbagbo ti mo nsin to si nse yanu ninu aye awon eniyan mo de si ola aro yi lati ose yi lo ko la ona fun wo na ko ro wo mu ki yi pada nla ko de ba o ka si bi ori e soke ati tawon omo re yo ri oni gbowo in the name of Jesus gbogbo eyan omo Olorun mo wa fe ko fi ore emi na ori oluran lowo bo bi se pade ti e na emi na pade oni gbowo emi na pade oluran lowo ore eyan mo fe ko fi le lawe eyin te ni ida mewa na e join re account number church ni 19 66 36 38 73 etun pe 19 66 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ugbe jade account number church ni bi yin o ba wole elu eleyi 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International ni ugbe jade First Bank ni ye. And fi kankan to ba ni tumo fi se a fi se program to la lagbara olo eyin te ni ida mewa o ya dasi and gbogbo eyin te fe lo si ilu Jordan pelu woli odekunle abo fe ran mo mi e lo Israel and Jordan Israel and Jordan phone number to fi le ba mi soro leleyi phone number leleyi ma fi send the flyer 081 6 37 34 43 fa won to fe travel ni o 081 6 37 34 43 ewo eje ngbadua fun awon omo Olorun ti won bi loni ati awon to mark wedding anniversary won mo gbe owo soke loni irin ajo yin ki Jesu Nazareth ko ba mi ran yin lowo lato ni lo aye re ko bere si gbo happy birthday long life and prosperity happy wedding anniversary eni kan mo fe share testimony temi na 080 88 71 65 66 080 88 71 65 66 e send the message ire atanu ko bayin e je mo lori Facebook you are blessed it is well with you.